0: Toujours plus proche de vous. Toujours. Fraternité FM 96.5. 96.5.
1: Adupe kin pe akojo ini pataki ti ojo je ti fun awon muslimi adupe pe bakajima tojo tuni o pada o se laya ti nawo nti se ojo ti ojumo ke jile ni ogun ninu ose bibi odun egba ole merije ni ogun lati le sherif tete ba gba ni akoko ya ago meta o so ti ko se ju bi merila ni adogbo turlohun kuko ilu ati ose yi igbele won awujo eto isoka awujo ti ko di proyeko zo fun awon ti won jere anfani yi o ti waye ni adugbo meji ti ilu lati won ma se ale fun yin bege ni yawo soro nipa ipade pataki awon ti won se oluwosabi awon ti won se itoju awon era osi ni eyi papa waye ni ilu lati gohun je omo gbo bawo ni ti ranse lo leyin re ni yawo soro nipa pe leyin odun mewa ti are ile wa na patisa ran se ni ori oye ti o si mura lati kuro ni be bayi opo ni awon ti won bo n so fe lati soro awon kan won dupe fun ise ti won se won kan so pe ku ka to na o se won a ma gbo bege ni awon tomatic kan be ti a ma nlo e ti ijoba ti fi ami sori e pe kuni a kuni lati ma lo awon tomatic yi kini o to wa ni pare a ma gbo won ko da to seyin e ma gbo o akile kan si lati le se radio fratete ni le paraku ni ngwa bayi mo so pin pe eto egbele won awujo fun adugbo meji ti ipe akoko ijoba bele ninu ijoba bele lu natengu o ti waye pataki adugbo yokosi ati sunchirantiku ni won jere awon ise ti ise agbese isoka awujo ti arun ko ni project kuzu je ani ti o je oludari olu abi to se alakoso eto iru lan mante ti ilu nati tengu abi ti iwe ti joba bere ilu ti o lan to se alaye fun ninu awon oro ti o se fun wa o ni eto isoka awujo ti ana pe ni projet kusu ko projet abi kwezo social ninu awon agbegbe ti iha ti etele pe ni gofse to gini o yi ti o je pe ajo ipopa tele pe bankun da ni ani to se ibuna owo re o je ise agbese kan ti o ti owo ijoba ile benin wa ninu re o ni pe lati fi mu awon ise yi to je pe won ti se nlolo ki a to se afikun eto ibuna owo ti ale pe ni financement additionnel eleyi o ni ninu re o re pe o mo fe lati menuba ni awon to je pe won sa sala kuro ni ilu lati wa sile benin be ni awon ka to je pe won kuro ni agbika lati wa si ibikan oni ki lo fa lati je pe won yan awon agbegbe tutun miran lati je ki won jere anfani yi o na ni pe ninu awon agbe ti ayan je aso pin pe ipe akoko ti natingo o nbe no tele pe ni premier arrondissement o nu re o ni ninu ipe akoko ti ilu natingo yi aribi adugbo mefa ototo ni won benu re o si so pe won ti se ise yi ninu adugbo merin bayi to je pe e ti o wa ku o na ni awon adugbo ti adaruko ni akoko yi o ni ohun to se pataki o na ni pe lati bere igbele won eto awujo oni won ti bere eto na to je pe a fe lati fi kan gbawo ni ise agbese yi kini awon gungun ilepa re be ni awon ti won je olukopa ti won lo ninu e papa julo eto yi nipa isakoso ise agbese yi o si so pe ni akoko na won ti gbe igbimo awon ti won je igbimo olu egbe idawasoke adugbo ati awon igbimo kokan ti won lati se ni abere eleyi o je gege bi ohun kan pato to je pe àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ aṣojú iṣẹ́ àgbéṣe yìí tó jẹ́ pé wọ́n láti ṣiṣẹ́ nínú àwọn àdúgbò tí a sọ̀rọ̀ sí yìí ó ní lẹ́yìn rẹ̀ ó jẹ́ pé ní ọjọ́ kejì rẹ̀ wọ́n ṣe ètò láti gbé àwọn ohun èlò tí a ní láti fi ṣiṣẹ́ yìí èyí tó jẹ́ pé nínú ohun èlò wọ̀nyí ni kí ni àwọn ìṣòro tó jẹ́ pé ó ń bá àwọn àdúgbò ìfiran lẹ́yìn tí a bá mọ àwọn ìṣòro wọ̀nyí ìgbẹ́ náà ni a ó mú ewo ni ó ṣe pàtàkì nínú àwọn wọ̀nyí tí ọba mọ èyí tó ṣe pàtàkì ni a wá tó bí a ṣe mú àwọn ètò wọ̀nyí eléyìí lọ́jọ́ àkọ́kọ́ eléyìí lọ́jọ́ kejì eléyìí lọ́jọ́ kẹta nígbà tí wọ́n bá sì mú àwọn ohun wọ̀nyí dání tán wọ́n ní wọ́n máa gbé ẹ̀kọ́ kan tí wọ́n tò ó sí gẹ́gẹ́ bí ohun tí a ní láti dáwọ́lé ó sì wá sọ fún mi pé awon isoro wonyi o me ba to ye pe a o se aware to ye pe yo ka yo je o ka ti o ka awon omo ilu ekeji yo je isoro ka to ye pe o nipa fun awon obere eketa ni ti o je mo ti awon odo to ye pe a o se atileyin fun nigba ti won ba pa re tan ninu awon eto won ti isoro ti atar ko wonyi won ni won ba gbe eto pataki nipa ise eto ye pe a pe ni ilana idawasoke ti adugo ti anako le plan de développement du quartier awon un le yi lo le je ti yo je atileyin fun awon isoro to je pe yo ran awon na ni owo la je ki won le mu awon isoro ti o je inira ati isoro fun awon agbugbo yi leyin re ni a ri pe won lo ninu igbimo idawasoke ti ipin eti ara pe le comité de développement d'arrondissement ti won mu eto na ti won gbe jade ninu re ni a o gbe eti o je ti awon agbugbo kokan ti a o gbe jade leyin re ni a o dawole lati owo igbimo oludari ti ara pe le conseil de supervision pelu igbimo oludamoran ti ilese ajele ilu latingu oni nipa awon ise eti won se lolo oni a ri pe a pin awon egbe na si meji to je pe enukokan lati se ise won ni awon kan won se idanileko ti won waye ninu ile itura ti ara pe ni hotel kaba awon keji ni eti se hotel boseju won si so pe ni akoko yi awon ise na won ni lati se idanileko fun awon ti won wa lati je ki olumororun awon ijoba bele ti ara pe ni faseto community anya ni aipe yi to je pe a o ìràwọ̀ lọ ní iṣẹ́ nínú àwọn ìpíkọ̀ kan ilé jẹ́ ohun kan láti fi hàn wọ́n bí ọjọ́ bí ìtẹ̀bọmi fún ìgbìmọ̀ pàtàkì yìí nínú ìpínlẹ̀ Àtàkùrá Dọ̀ngà àti Àlìbòrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni wa ti ń ṣe Roland Mante tí ó ṣe àlàyé fún wa. Wọ́n sọ fún wa pé lẹ́yìn rẹ̀ ìpàdé padà kan ti ń wáyé báyìí ní ìlú àtìgbò yìí kan náà ó bẹ̀rẹ̀ láti ojúmọ́ kọkànlé ní ogún oṣù karùn-ún ọdún tí a wà yìí nínú ilé ìtura kan ti ìlú àtìgbò lọ́hùn-ún tó jẹ́ pé eléyìí a sọ fún ẹ pé ìdálẹ́kọ̀ọ́ fún àwọn dáradára tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n jara wọn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe alábòójútó àwọn ẹran ọ̀sìn tí alápè ní britain tí wọ́n jẹ́ wọ́n ṣiṣẹ́ fúnra wọn eléyìí láti jẹ́ kí wọ́n lè tún agbára wọn ṣe nípa báwo ni a sì lè ṣe ìtọ́jú àwọn ẹran ààbò tó dájá fún àwọn ẹran tí wọ́n bẹ nínú àwọn oko àbí èyí tó jẹ́ pé wọ́n bẹ tí a ń ṣe ìtọ́jú wọn èyí tí a ń dápè ní elubaza wọn ni mo sọ fún yín pé ìpàdé yìí ó jẹ́ ohun kan tí ó ti ẹwọ́ ètò pàtàkì fún ìrànlọ́wọ́ ẹ̀ka ètò àwọn ẹran ọ̀sìn àti àwọn ẹran ọ̀sìn nípa ètò ìṣọ̀kan àwùjọ tí a ń pè ní PIE jẹ́ ẹnu wa Dr. Victor Alamonto ni ẹni tí ó jẹ́ aṣojú ọ̀gá àgbà ilé iṣẹ́ sísìn àwọn ẹran ọ̀sìn nínú ìpàdé yìí fún ẹni tí ó jẹ́ alákòóso gíga nípa ti àbójútó àwọn daradara tí a lẹ́pẹ̀ ní okòmíṣẹ́ alásèdèntalisation ẹni dr wa Musa Adamu Sambo ní tirẹ̀ ó sọ̀rọ̀ nípa ààbò tí ó yẹ tí a láti ṣe fún àwọn ẹran ọ̀sìn ojú ọ̀ka tí ó ṣe pàtàkì nítorí pé ní àkókò yìí a ó rí nígbàtí a ní àwọn ẹran ọ̀sìn nílé ìgbà mẹ́rin tó yẹ pé àwọn àìsàn kan máa ń kó sí àárín wọn tó yẹ pé tí ó bá sì kó tinú rẹ ó máa ń ru wọn pátápátá jẹ́ nípa èyí wọ́n yẹ kí a gbé ìgbésẹ̀ fún ìdáàbòbò àwọn yóò sì sọ pé àwọn ẹgbẹ́ jẹgbẹ́ ti ń bẹ̀ láti jẹ́ pé tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ yìí tán tó yẹ pé wọ́n ṣe ìrànlọ́wọ́ owó ti wà nílẹ̀ tó yẹ pé a ó fi ṣe ìtọ́jú àwọn ẹran wọ̀nyí ohun tó ṣe pàtàkì wọn ní àǹfààní láti fún àwọn tí a yàn láti wá ṣe iṣẹ́ wọ̀nyí kí wọ́n jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ náà bí ó ṣe tó àti bẹ́ẹ̀ ti yẹn jẹ́ nípa èyí Dr. Adamu Mama Sambo ó dúpẹ́ ní ọwọ́ ẹgbẹ́ èyí tí alápẹ̀ ní cooperative sí fún ìrànlọ́wọ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìfowópamọ́ àgbáyé tí alápẹ̀ ní bank mondial mo sọ fún yín pé ìpàdé yìí ọjọ́ mẹ́ta gbáko ni wọ́n ní láti fi ṣe tí wọ́n ti parẹ́ ní ìlú nati tengu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a rí gbọ́ èyí tí a ní láti fi ṣe tí a ní láti fi to ní etí báyìí nínú ìtẹ̀síwájú jẹ́ mo sọ fún yín pé àwọn aṣòfin ti ìlànà kẹwàá iléeṣẹ́ àwọn aṣòfin wọn ti dáwọ́lé òfin kan pàtàkì nípa ìṣàkóso ètò ìbùnà owó ti ọdún 2024 tí ó kọjá lọ́hùn-ún ní iwájú alákòóso ìjọba ìlú àti mójútó ètò ìdájọ́ ìbọnà dìjìnú jẹ́ eléyìí òun ni pé ti won ba dawo le fun pe won gba awon ibuna owo nipa eto owo ti ana fun ijoba ni odun 2024 ofin pe awon asofin gbogbo awon eto ti waye won gba gbogbo awon ibuna owo ye ko da ko si nkan ti won yo kuro na gbogbo re odun ba pelu ilana ofin ile wa ni oyi o jamo.

ARE ilẹ̀ wa. Ẹni wa ti ń ṣe Antoine Gédéna Gédégbà Onápapa ó ṣe àlàyé ó jẹ́ ọ̀kan láàrin àwọn olóṣèlú pàtàkì ní ìlú Parakumbi yìí. Ó ṣe àlàyé pé nígbà kan òun ti ń bẹ pẹ̀lú ààrẹ ilẹ̀ wa nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀, ṣùgbọ́n ní ìkẹyìn nígbà ìkẹyìn nípa àwọn àìlè gbọ́ ìṣíra ẹnìkan tí ó wáyé, òun ti kúrò láti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Dead Democrat. Ó ṣùwà ṣe pé pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ tí ò ní òun òun fẹ́ ohun tí òun fẹ́ láti dúpẹ́ lé lórí ni pé ààrẹ ilẹ̀ wa ó sọ pé òun fẹ́ láti ṣe ìdíje fún ẹ̀ẹ̀mejì, ó sì ṣe lẹ́yìn tí ó ṣe tán òun ni ó fi ipò sílẹ̀ fún ẹlòmíràn. Ní bàbá wo ní ilẹ̀ Áfíríkà ọ̀pọ̀ ni àwọn ààrẹ tó jẹ́ pé nígbà tí wọ́n bá gbé sí ipò yìí wọn kì í fẹ́ láti kúrò níbẹ̀ mọ́, tó jẹ́ pé wọ́n ṣe ní àṣírí pátápátá. Lẹ́yìn rẹ̀ nípa ètò ìbùnáwó òun ni àwọn fẹ́ láti kan sára sí iṣẹ́ tí ó ṣe, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni pé láti bójú wo àwọn tálákà nípa ètò àwùjọ ọjọ́ nǹkan tó jẹ́ pé kò kà tó pàápàá jùlọ lórí ètò òṣèlú. O ní eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò tí ì bọ́ sí bí ó ṣe tó àti bí ó ti yẹ. Ẹni wa ti ń ṣe Edouard òun náà ní tiẹ̀ tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ Bloc Républicain, ó ní kódà ní ọjọ́ tí ò ní inú dùn lọ́jọ́ fún òun láti jẹ́ pé Patrice Talon ó ṣe iṣẹ́ rẹ̀ ní àṣepé jẹ́ kí Ọlọ́run kí ó fún ní ẹ̀mí gígùn. Ó ní ohun tí ó jẹ́ pàtàkì ní tí òun òun náà ni pé tí wọ́n bá béèrè pé èló ni a lè fún nípa iṣẹ́ tí ó gbé ṣe ó ní nínú ogún, òun lè fún ní méjìdínlógún nípa èyí. Ó ní kódà gbogbo ilẹ̀ Benin ni ó jèrè àwọn iṣẹ́ èyí tí Patrice Talon gbé ṣe, ó sì jẹ́ ẹnìkan tó jẹ́ pé olùdarí pàtàkì ní eléyìí jẹ́ tó jẹ́ pé nígbà tí gbogbo nǹkan tí ó dáwọ́lé ó mú ṣe bí ó ṣe àti bí ó ti yẹ. Ní tí a bá bèrè pé jẹ́ ó yẹ kí a tó ń dìbò fún ní ẹlẹ́kẹta láti padà wọ ní kódà ó ń bẹ láàrin àwọn tó yẹ pé wọn dọgba láti jẹ pé Patrice Talon kò tó padà wà lẹ́lẹ́kẹta. Lẹ́yìn àwọn ẹlòmíràn kódà wọn sọ̀rọ̀ àwọn kan ní kódà ní ọjọ́ tí ò ní àwọn ń sọ̀rọ̀ ní tiwọn ní kódà ó lè sọ pé ó ṣe, ṣùgbọ́n òun kò rí èrè jẹ́ nípa iṣẹ́ tí Patrice Talon gbé ṣe ní àkókò ọdún mẹ́wàá rẹ̀. Àwọn ẹlòmíràn sọ pé kódà gbogbo ohun tí ó ṣe ó jẹ́ nǹkan tó dára, ǹjẹ́ àwọn ní láti kà sára sí iṣẹ́ tí ó ṣe tó yẹ pé nígbà tí ó kúrò jẹ́ aláti dúpẹ́ fún àwọn gbogbo nǹkan tí ó ṣe. Gbogbo ẹ̀ tí wàá sọ fún pé ìròyìn àti ọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ, a sọ̀rọ̀ nípa ìpàdé kan tí ó wáyé ní ìlú láti ń gọ lọ́hùn-ún, ìpàdé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti ṣàlàyé bẹ́ẹ̀ ni fún ọdún mẹ́wàá èyí Patrice Talon ṣe lórí àwọn kan ti ṣe àlàyé ohun tí wọ́n rí nípa rẹ̀. A dúpẹ́ fún olùfẹ́ tí a láti bọ́ ìròyìn ìkẹyìn tí àríyàn ṣe yìí pẹ̀lú ẹni tí ń ṣe àwọ ìbò nìkan ẹni tí ń ṣe Castero Agbaraka ló máa tó ẹ̀rọ ìpàdé wa. Ó tún di àárẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ nínú ayọ̀ ló fi sílẹ̀ ó dìgbà kan.

ẹlẹ́kùntàn tóró mi tọ́ ẹnilẹ́ mi mi balabiole masemi dofi mi rẹ́ mi nagbọ́n mọ́yà kunde joseph ọdọ́nsà àgbọ̀n wípé pé ń ṣe dénẹ́ ló kí n dísà lagasla mẹ́tọ́nẹ́ mama xavier bello ṣe yorùbá ní kánì rosecoa alẹ́sìkò àfihàn dápàtọ́ gánda kúròpọ̀ ẹwọ́dúpankan nakasi nkúrẹ́ lagasla mẹ́ pàkótó rino lọ́m dẹ́kọ́lé nàkó ẹ̀pà tọ́ gánda ẹwọ́dúpankan midi plẹ̀ndẹ́ ló sin nangoro kọ́yìnà jacques docteur de zoazọ́ pẹ̀lú gíradùn rẹ̀ jantí àríyàn supinta bá ayẹ́rù lajì fúlani èmi rọ pẹ̀tí pẹ́ẹ́yọ́ sọ́la tọ́mẹ̀dùn rẹ̀ wọ́n ló pọ́ mi jẹ́tẹ́ tó gan zẹ dẹ fọ cinq minutes zinkpono françois agbọnmi adandodo akiyọ mẹlẹ zomọ tọmọfinẹ ganan lóko ọkàn gbófọn satunẹrù mangagbó tọmọfinẹ lẹ mọkù lẹ mank lẹ nọfù mangiyẹnẹ miyamọkàn gbófọn satunẹ lẹ mọk lẹ mankù lẹ nọfù mangiyẹ mi gàn tó miyamọkàn mi tọ́ntọ́ mi gàtẹ́ tó alibarika mi kàwọ́yọ́ kóyọ́ ẹnẹ ọ minamọ adekubọ ẹnẹ wọn nu mi òfinẹ agosi kpono kóyè ló tìbọ náà finẹ yọbọ adandodo sẹgbàsá ìdógó ètò ọ fojo le 13e dotro miyamọ baba dɔgɛnɔ kura miyɔmɛ ɔkami tɔndo madame dɔgɛnɔ si ofinɛ dosu mɛjɔmɛ dɛwanu mɛ akoto ni sako amɔ mi ma tɔn nɛ de bo akolo kan bi.